0: zio evoa. Women de ason de budo gbeto emeon, de bu monyo gbede kwenye. Aso ka kano fin, tra la women do a jokman toy. Bo ayakhi meon, mele binondo eton eton sawe. Eo azo de mewe ade, aya azo meon, edo kando kanjinu mele biwe. Fi ewe de ojenwe ade, diplomo eneon ado kakabodo doktora. Loo, keke kwenye, enyoa keke kwenye loyo, mede vwele kobo sonwe. Bon afonyon et non de semaine ko biowe tu ay to ko meon anomo mede bonozia o tumba kola ole nu debu edo kugbo we afonyon e ko konuya yin lo fide bay ta fomewe wi me yonu ati sun edo mariage nan blowe allo akoblo botagba egbe so uve azine gbe asupo me podo jile uvele supoy e no le de beno blo mariage mon coton bon nu binu ple beno chi kwegbe tumba kola ole meda kwodo emi do dido nu ye jindo meti e kwin do en e no do wa blo le we kwin emi ton o meti le to no se awan bono tia tu deji e ai hon gbe do ji ton si ho we ton kakawa jiji temeyo a chene de na imi lo moton
1: mo fi okun mo fi obin mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ti ti jo lo lo bayi
2: igbogbe ni sunu bo gbogbe ni yonu igbogbe nu jo na bo gbogbe nu wo pe nu le bo kire budo ni do todo mi we di o mi gbogbe ni re le ni gbogbe won ji
1: eh mi ti mo soro ni otunba kola wole adu awogba gbogbo ti ton gbo mi ti yo ni di awa ta n soro na owo ni ha eh mo tun ki asoro yi mo fi ti gbogbo eyan lola wa ti nkan ti o ilu ibe ni lati bi ko ti bere ibi bi le bi ti o pare ti oba tun fun ko lati ojo yi a tu o ma fun se awa ti en dari na olorun ba a tu wa lokan bale ko ni je ki ilu ko se kini o le mene ko kan wa
2: eh me de bu de gbe oyin o tori teburu pe ne si to wa me se se e je ni jogbe ni me se se le a kuro no e a lo gonu mi we bo mi doro to wa kan re bo fifa e bo to wa me on le a kuro no e kuna jo me de bu jo le to wa na do fifa me de
1: e leni a fe soro fun wa nipa okun aye okun aye okun aye olorun bo ni ti okun buruku aye ni ti buruku de wa to mo kon
2: ami e na se mu ni de to do mi ele e gbe o papa mi kan do e ni na do odo o kan ki gbo me san e yin kan ni ran kan bo no bla me e wu e jan do odo
1: kini kan wa ti awa yoruba ton ma n pe ni owo alantaku owo alantaku yi owo to fele ni gbogbo ti fẹlẹ tó yìí bẹẹ náà ló ṣe yí tó nípa pé kí wọn fi ṣe ọmọ aráyé àwọn òwe ni máa ń lo okùn yìí àwọn òwe ni wọn máa ti ń dè ayé òní kokùn burúkú dè wá tọmọtọmọ.
2: ọpọ mi tó ń dìde ń lọ sí jẹun lórí ọyọ ẹgbẹ mi náà dọkọdọ ọkàn nírankan ọkàn ti gbọ mi tán inú bílámẹ bẹẹ iná yí ọdọ òkun ayé ayẹyẹ sí kan kan débẹ bọ inú fẹjẹ àmú kan eyín kan débọ mú èyí bọdọ bílámẹ náà yẹ sì fún gbẹgbẹgbẹ wa.
1: ẹlòmíì wà tó jẹ pé okun ayé tí wọn táwọn ẹni ibi tí wọn fi dé yìí látìgbà tóun ti márì kò gbọ pa kò gbọ pó iṣẹ àwọn ẹni ibi ni ó sọ pé kí wọn ti lọ gbé ilé ọmọ ẹ mọ́tì kan tó ẹ tó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ fún èyí tí gbogbo àwọn yòókù bá ń lò tí wọn bá ń lò kò ní ṣiṣẹ ìwọ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbé jó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tiẹ jó iṣẹ okun ayé ni ayé mi fi okun burúkú dè wá tọmọtọmọ.
2: Ami ile ti lẹnu papa mi to lo be ko nu mi we do kan niran kan o kan bi gbo me tan o kan bi ble e nu bla me bo adasu ye adasu o lo kan niran kan e okun aye do e papa mi to bi yo e si aso wa le kere ni
1: okun aye ni de wa awon ti kan wa ti won fi si lara pe pe yo ma nawo ti ohun le ma ri kokun kan to jo nso ohun atoko ohun kini won ma pada gbogbo nkan to nawo si yen kokun sona o ayé mi fi okun ayé kò ní fi dẹwà tọmọtọmọ.
2: kanyana kan kan fi gbọ mẹsán wà nínú sundu mẹ wọ ẹdá lọ ndé bu wọ wọn náà yín nìkan yíyá àkúlùmọ náà dè mí sí kan gbígblẹ ni ọ ẹnà tún mí sí kan mọ kọtọmọ kanyana kan ẹ lọ kan gbígblẹ lọ fi gbọ mẹ sí kan ẹ dọnà bulamẹ náà ẹ tẹdẹ ni.
1: okun ayé ayé mi fi kun burúkú kò ní fi dẹwà ńlẹ tọmọtọmọ ẹrẹ ẹlòmíín wà tó jẹ wípé ibi tí àìmọye èèyàn ti kọjá a máa ṣe kíni a máa bò lójú a máa yún ojú lẹ́ẹ̀mẹ́ wá tó wá sì ń fojú sí fọwọ́ sí kò ní rí nǹkan tí òun fọwọ́ sí iṣẹ́ okun ayé ni ayé mi dè wá tọmọtọmọ.
2: mẹ́rin mo lede bo ye de onu edo yi we o ti de me biro gbon we o e ye na gbon kini pon o e no blame bo e mo no mo me de me akulo no na de si gbe zamenu
1: okun aye olorun bo ni ti oku buruku ko ni ti de wa le tomo tomo o ma lo leju orun elomi o le ma ru ko ori esisi
2: ami me te le mi papa do be ku ero kanyana kan me nyana kan le do no blame na ba si no blame na akuna no blame na mau na lo gede de na blame ni me de le de bo ye de onu e tamlo ina ku drodo ku fi so do ni ya alo ina ku drodo emi do si kota kan gbi gbile ni o si aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe ohun ogbe oja kale koni ta awon te si jo wa le gbe ara yin e ma ra won tun ma fi kini tun ma ta eh ise okun aye ni olorun bo ni ti okun buruku koni ti je wa le tomo tomo
2: me de bo le de bo ye de onu e je ajo e tun si agban to alo edo boutique e alo edo biro e alo edo fidebo azode no wa ne me da patun le di se se ye de na da zo wa we bo client na no wa e bu e ye na do mi sa we amo we me yi me ajo nyan kan ayeye kan digbo nyan kan ka se kan e ye to no blame na e o blame o ana mo client mo sa we ade o gbe tona je ti ne mo bi akina vi volo me ka da patun na do mi sa we edo mo nu we mede un ti kero we reji an tu lo kan yan kan ene e de blawe na me de vole de bo ye de le o kan yan kan e ye de blawe na e we do nu mo ko ton le bi se se ren gble do ti tu we ye do mo nu we mede un papa mi ton o tun ba ko la wole ye do mo nu we mede bo a mo ro ayeye kan ato kan eni ero ya do nu ni mu a mo we de do nu papa mi to lo di do we le bi se se me o ti kero we de di ko gbonu tokota 1 les jambette weiro 01 95 18 91 23 ayeye e no blame a se sikan bi gbonira kan sikan e no blame bo e moro mo fi go ha e nu amu we de de me we chike go ko de ji ana pa bi go nu afuru ni
1: ayo ni ti okun buruku de wa le tomo tomo e re le mi wa so pe ti won ba ti ti okun aye de eh won ni je ko nto hun ko se kini ko la ko jo iwo n gbowo osu to ba gbowo osu o ka owo yowo yi pe gbowo yi ngba to ba para ya o ni le ti account ba wo lo se na owo yi ti tan ise okun aye ni
2: ada so wa we bunu ba so ni yi we be no na we si ti foko e ana mo de mi yi pe okan jile sale o bi e ba mo ko nu ku po bi asan pe gbon anu mo to na apewe ahen buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wi wa le tere
1: eh iwo baba loja iya loja te n gbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul eh awon eni bi won ni fukun aye bi wa se ere le mi o te pe se pe to ba tin taja koni ma mo do ise ki bo se kini bo se lo owo yen ma di fun ise to e ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni ti okun aye aye ni ko okun aye bi wa tomo tomo
2: ami bi gbon yan ka e na blame ha we me do agreement ba do mi sawe asanu apedo atakan mi nu apedo apo mi nu amo nu atijanyo apo ano mo tonu de yi gbon ha ayi mi ni yan bo do be ajona bonu a awajo kakakakakaka ano tunde pe onu yin gbogbo apo bi sisi level no gble ba no mo to na we me yi je mi ni yan bo do be ajo wi wa na ana ka san mi ya ya do pe o me o ano mo to na bi gbon yan kan o ayeye kan esi aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe lati yejo ilo to tin prophet ati lo si loyinbo gbogbo gbogbo igbese ti won gbe awon eni bi won ma je ko sese ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
2: we me ko do program blow ba a o blow we ma to ti sese passport to ko da ju visa to ro kine bo a do na voyage bo nu aye yo ye blow test nu we yo no do ko je ti aka tun lo kan yan kan ni o ya ewe ma banu ani yi voyage ki a ko yo wa to e me si program ya blow mi se tu ba yo ma o tu yo aturo a de wezo ba ma ko yi a
1: Ele mi wa to e pe obirin ni nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon omo ugbon nigba to pada ya awon eni bi won pe yin won sira won eh oko ma lo nawo fun awon obirin ni nita ohun ti wa nle ohun atawon omo to e ti ati je ati mu ohun nikan ni ma gbo o ti ra eni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ìgbàwọn ẹni bí wọn jẹ kó ṣe kí ni wọn jẹ kó láì jókòó gẹgẹ bí ọkọ fún ọ má bọ aṣọdẹ ni ọtúnba kọlá wọlé torí gbogbo ọjọ ayé tèmi àsìkò ìgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn ẹhun tó fà tí mo fi mọ nípa ogun àwọn kinní inú tó bá ti dé ọdọ wa lágbára ní ọwọ ọlọrun ibi yóò tọkọ ẹ lè wà tó bá jẹ pé ti tiẹ ni a pè yóò padà sọdọ ẹ.
2: wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó domi wẹ̀ padà fúnpẹ́ bó ti yí bọ̀ wàyìn náà ẹ jí jan yìí mi è mọ omi ẹnu yí mi dodo náà bí ọdọ tẹ́lù sí orí kùpù bẹ́ ẹnu pa mi yọ áwò wàyìn náà ẹ lọ máa ní máa ní gbélé omi àti ti mi pé wọ́n á mọ bá sùkú ìdí yọ àpẹ̀dẹ̀ náà yí bọ́ náà dùkọ̀ ẹ náà yọ ń dé fún ẹnu ìbàrò tó kọ mi ẹ sọ́nà dọ̀kọ̀ ẹ̀ tàn dé ibùdó péyọ̀ gbéyà bọ̀kọ̀ ẹ̀ wẹ́ẹ́ yín pápá nù fìlẹ̀ wẹ́ẹ́ yín máma nù fìlẹ̀ wẹ́ẹ́ dò nù bìbló ẹ̀ tó bọ̀ àsùkú ìkadò kí ni yóò di àsùdá lọ́mẹ́nu ìkan yìnyínkan ẹ̀ ní ọ̀ ẹ̀dọ̀ bìlá mi náà yóò má mi ewé zọ́mọ ẹ̀dọ̀ mọ̀ yín wẹ̀ nù àtijọ́ yìí gan jí ọkọ̀ inú mi bẹ́ ọ̀nà èdè gbọ̀n égbè jí ọ̀nà èdè gbọ̀n dáadáa tì fofó tì á sì tó ọmọ owó èdè wẹ̀ nù àtẹ wa yà ni wà ní gbọ̀n mọ̀ jẹ́ ebi kàkà jẹ́ jìyàn ní ẹ̀dọ̀ mọ̀ ọ̀húnú wẹ̀ mẹ́rẹ̀ ọ̀hún ẹ̀ wà ọ̀túnba ẹ̀dọ̀ wẹ̀ inú ẹ̀wẹ̀ mẹ́rẹ̀ tódó mi wẹ̀ ẹ̀wẹ̀ inú wẹ̀ ẹ̀dọ̀ pẹ́ bá wẹ̀ ọ́ mẹ́mẹ́lẹ́ nánà kan dígùn nílà mẹ́rẹ̀ tọ́nà sí ẹ̀gbọ̀n sí kan kó wẹ̀ ẹ̀dọ̀ àmúlò dídọ́ ẹyẹ tọ́ mẹ́mì nánà kan dígùn mẹ́mì nánà tí jọ́ kó gbọ̀n mẹ́mì nánà sọ wá rẹ̀ kan dí bọ̀nú mi tọ́ lẹ́bi títí nánà ònú kan yí wẹ̀ ẹwẹ́ yín sùn sí ọ̀túnba tán wẹ̀mẹ́dé bá dé ní ṣe wẹ̀ ọ́ ẹ̀mí dọ́nú ẹ̀dọ̀ àmì tí ké.
1: ẹ rò bí ni mí ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà ó fún ní gbogbo nǹkan àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí ó lórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìbílẹ̀ àsìkò ìgbà tó bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́ máa pinnu nírò wọn ò ní da ọlọ́run mọ́ iṣẹ́ okùn ayé ni àwọn ẹni bí ò ní kò fún wọn dúró fún wọn níbi ìwà tọmọtọmọ.
2: àmì ní ṣe lẹ́nìí pápá mi tó lọ títí mẹ́nu mi ẹ̀rọ àmúyànnùdébọ̀ ewé yìí dọ̀ nusunu bẹ dọ̀ kó niyan nu ètò turolo inú vivi bọ àwa ti jẹnu dé ebi ọ̀ǹde bọ̀ sunu ọ̀nà bulo ebi ọmọ tó ẹna ọmọ tó ni ebi ọ̀ǹde bọ̀ ebi ọkọ ẹna lọ ni àmọ́ nu ẹnu sàn dé pọ̀ wọn ẹna tó nu ẹjẹ ọ à mẹ́kọ̀ ọmọ tó nu ẹ̀ ayọ̀ ẹ̀ sọ́nà fi afẹ́ la mẹ́kọ̀ nu jọ nu ló bulo nu bó kọ̀ pé nu ẹ̀ ayọ̀ ẹ̀ lè ẹ̀ sọ́nà fi yà á ìtẹ́ sí àzọ̀ ayẹyẹ kan ewé yín gbogbo yìnyín kan èdè yàdónú ẹwẹ mọ bọ a máa mú àṣùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa sì mú àṣùwà.
1: ẹ rẹ lómi wà tó yẹ pé okùn ayé yìí okùn burúkú yìí wọn ti nà kalẹ fẹlòmíì ìgbà tó ń tó tí ò sí nǹkan pè ní protection lára ẹ a máa wá rí i pé inú ẹ tó máa ṣe kí ni yóò máa gùn ún.
2: gbogbo yìnyín kan àdọ́ kan èyí tó bìláwé náà ewé ìlú àṣọ wà wẹ mọ bọ máa náwó ìgbọ jẹ ọtúnba akọlá wọlé ìlú àná pàtó gbónú màáwó mi nílò bí a gbé sọmi tọlẹ ní yìnyín pọ gbónú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìnyín ìlú ẹ ní ọba wẹ ní ìgbẹ ìlú àwájú jẹ ẹ ní tọnẹ.
1: tẹlifí bá dé ọdọ mi ẹlòmíì a máa béèrè ṣètò ọtúnba irú agbára o gan ló ń lò nǹkan tí wọn fi bí mi ni ẹlẹẹkejì bàbá tó bí mi alágbára èèyàn ni ẹ̀kẹta tí wàá ní pé tí mo bá gbọ̀rọ̀ ẹ̀rípẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí iye òun tí ń bá ti gbó alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára ohun onítọ̀hún lò tí ń bá ti wá débi máa rí i pé ìrọ ó jura wọn lọ. ìdí nǹkan gbogbo sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
2: mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tọ́ àjọkùn dakowó ẹyin bó wọn áfíríkà sí tó ọmọ gbọdọ bẹ̀ẹ́ sí tó ọmọ mẹ́wẹ̀ẹ́ kàdó bìbí ló gbọ̀n ẹ̀ pápá dọ̀nù kan tọ́ di ènìyàn tọ́ ìdókòó ẹni tọ́ àjọkùn dakowó bẹ́ẹ̀ni lẹ́dùkú tọ́ àtúngọ́ ẹyin lọ ẹ̀kẹ́ wẹ́mẹ́ fòfò tì wẹ́mẹ́ dáadáa tì we me papa we me mama ego to do mi we te de mi ni di sawa mo ko jo ko je do we dia ana ho nu ja ko bo wa ni to bo to le si o mi ma u je do ti to be wa de me be ti po ipo
1: gbogbo iwo ti o je pe o ti kaakiri kaakiri gbogbo to ba n gboro e bayi o lo ma n lo ma dare la mu iwo ta gbinoju ko ma bo asode ni o ti ma ko la wole ni lu ku tonu mo wa ni sifaji ni bon commissariat avec elle que monsieur ori numéro 01 97 25 20 91 ma fani wo to gbo français 01 97 25 20 91 ni lu ajase mo wa ni kokuta 1 ni iwaju ecole legambet e pe mi sodi numéro yi 01 95 18 91 23 ma fani wo to e pe o gbo français ele pe 01 95 18 91 23 adu awo gba
0: ene no fi sunu no fi yonu te asegun wa ide dopo dopo mi ton le mi dona ton do meji tantan me we de bo gbeto e mi yon mi dona no do mo je me mi de ton do e yon do me mi ton le mondo po ganjina no mi ton lesin apawe donu ayin gbeto bodo won do me ma ton wede a o nu mandi de rien en a floue mondo po nu e a do vona bo mondo nu e ni nu de a a lo mblo bo ho de de a lo e ton rawe ton papa si ton e ton yo mon je me ma do won do me na zon bo nu e ni na ton de a me no vi e heon e na wanu hawe desu titeng beton. Do, me ho mi ton le o. Wwen do me mi ton alode alode jiwe e soro. Nude nude we jiwe e toro. Bo wene nu hokbe de le we kato. Bo ze jinjonji. Bo wime e wado a irin hon e me mi de e gbedin be ko gosin doton kakawa gbedin bo makadi o gbede e yo. Nude de bo wena wana blo a gada nutin. Bena wa diyo dodo enele ya. Nun dokpo e yasi huwa. Bo kwa wide e da kon. Nun nun mon koton le. Rok beyo me bo mon beyo me si vivye yo. Ewe indome ji. Adona tun pwen dome miton. Mon dokpo. Adona tun nun bo tun nun yuen de su titengbe. Dono vichele mi. Mi ma ble mi de yo. Be elo e me mi de yo. Kwa eno kwa bono nome. Alo nou amaka ja kukogbe. Bwa imo. Nukunu jeme do nunye dodo basa o. Ene on anale bwali. Wime e gbezan kwa tome on. Nwa inu deba do na brolo wa. E inu. Bo vewe bi pata pata akatun. Akado mo jeme tonde ya. Bo iblo a blo pombo mondo ene waiwe si. Aye kawado hongon e gbe diya wakon wide eme kaka o. Ano mondo gbede, me do zoe nabo mondo nukon iwe, mi le diyo mi kundo nukon ide iwe o. E yon wa mi kun kasole do teno kwa me o loa guto iwe mi kalede. Do weton nuon, nwa wa esin bade vlafo do kuko iwe. Nwa gbo gbeto do poton leo, e sukbo bo gege. Bo do alo, unko unko le me, bo kaledo ume akpakwe gege. E, ado koche siwe diye. De me wè wè do wè de mò de wè ganki kwe lò mè ti. De inu ba wà. Bo mò do mè ti vlafo ene o wè ka zon a jie. Nou nye ba wè a de te kudo. Nou ba a de ba ton do ak paton kwe yo. A reyon. A na yu lò mè da ho o ton ba. Bo na do mò jeme. Bo na kan nou biyo do nou e ti men wè wè. Mi de do fi di e vlafo de de ba mò do mè ti. Nou do nka se hui mo nunye do dono debo kambi yo e ka rena le siso siso tonu mi rumo. A reyon ana huhu. A lokan e hikaton yi 01 97 25 20 91. Mo do kpo 01 95 18 91 23. Men da ho o tumba na yik pe nwe bo na ti nou men nwe do mo jeme e ba we ade. Do nou nye mi ton le si akpakwe wwen do o me si akpakwe. Nou akamondo e yi waza pe ne we bo mi na do ho se de bo e na ti nou men nwe mi we o. Aaron ana fufu 01 67 82 64 33 Mino 01 67 82 64 33 Eneo dio Aaron ana do fosedo o tumba bonwei no bokan wendo memiton sin akpawele yo ana do o mojemeton mi fe fufu 01 67 82 64 33 01 97 25 20 91 novinho akpawe mi deleton die ayi hon gbe owe ko do bo sunu do po edo tele yo nu e jolo o ewe ehina da yon do po nu e ma jole abe mo da gbon emi ton pe wo ehina da nabi debu e jole ado tadagbe yesu po

0: pẹ̀lú àwọn ènìyàn yìí.
1: Ǹjọ́nà kú pọ́dọ̀ mẹ́lọ lẹ́pọ̀.
0: Wọn ò sọjọ́ tó fẹ́ kú.
1: Yẹ̀rù àzánà égbé náà kú ọ.
0: Ẹnikẹ́ni ò sọ.
1: Mẹ́dẹ́ búdọ̀ á.
0: Ṣùgbọ́n ní òun fẹ́ kú pẹ̀lú àwọn ènìyàn.
1: Àmọ́ ẹdọ́dọ̀ jẹ́ mẹ́dẹ́ mi jọ́nà kú pọ́ mẹ́lẹ́pọ̀.
0: Lọ́lọ́run ní òkè òun yọ̀nda.
1: Ẹwẹ̀ kú lọ́dọ̀ ẹyán mi yí ìgbẹ́ tán ni.
0: Àkùkù sọ pé òun fẹ́ kú tẹ́lẹ̀.
1: Iye máa ń dọ́dọ̀ ìlú àjà ń kú ni.
0: A ní kó máa ṣiṣẹ́ yẹn lọ.
1: Yẹ̀rù anídàsọ̀ wá sọ ìwẹ̀ ẹ̀dọ̀.
0: Kí olùgbàlà tẹ̀mí kó fi dé.
1: Kàkà bó ni mẹ̀wùlẹ̀ gátọ̀ gbígbà mẹ́tọ́ ní mọ̀tẹ́ wá.
0: Ẹja padà lọ sínú ìwé
1: ìwé onídàájọ́.
0: Mi gbọ́ mi
1: lẹ́kọ̀ọ́ Bẹ́sán vẹ́sẹ̀.
0: Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Bíbélì sọ fún
1: mi. Mi gbọ́ bó ni mi ní ṣe ń dèwé wédò náà mi dòfin ni.
0: Ògo ni fún bàbá lókè.
1: Ìgbóná tọ́tí tó di àga.
0: Judges chapter 16 from verse number 1.
1: Juge chapter 16 à partir du premier verset.
0: O gbọ́ nǹkan tó sọ.
1: A ṣe ní èdò ayé.
0: Samson sì lọ sí Gaza.
1: Samson kaso Gaza.
0: Ó sì rí ọmọbìnrin panṣágà kan níbẹ̀.
1: Ẹ mọ̀ mẹ́mọ́ yánnu àgálẹ̀ tọ́lẹ̀ òfin ni.
0: O nìyí o.
1: Ẹnẹ̀mẹ̀.
0: Ohun táwọn àwọn ọmọ tí wọ́n bí sínú gbàgbọ́ rí ní ìsinyìí yẹn o.
1: Yẹ́hù vidé ìdídọ́ yìí ṣe mẹ́gbẹ̀dínlẹ́ ọ. Nù ẹ mọ̀ pé èdè ọ̀nẹ̀mẹ̀.
0: Ìdí nìyàn fi ní à kò sí ọmọ tó rẹwà nínú ìjọ
1: lọ́dọ̀ àwọn. Ẹwẹ́ zombe ìrọ́rọ̀ jẹ́ mẹ́rẹ́rẹ́ yàn ń fi ìpọ́n apẹ́ranlẹ́ kó sọ́dà.
0: Láìdẹ̀ mọ̀ pé panṣágà ní tí ó ṣe sí gbogbo ara ẹ̀ tó fi mọ̀ wò pé ẹni yìí mọ̀ dàbí wúra.
1: Má túnra jẹ́ mẹ́rẹ́rẹ́ àgálẹ̀ tán. Édùn ń dé iná zádù àgbàza tó ń káká. Mọ̀ wẹ́ mọ́ àlànà pípọ́ tẹ́lẹ̀ nù ẹ́ lọ́yàn wá pẹ́ tẹ́lẹ̀ sí ká.
0: Kó tó lè rí Samson mú ẹgbọ́n.
1: Wẹ̀ sọ́bọ̀ ẹ mọ̀ Samson.
0: Ó sì wọlé tọ̀.
1: Ẹ ká sọ bí ọmọ tó jí tán.
0: Ó wọlé tọ̀.
1: Ẹ ìgàn ẹ tán.
0: Àwọn ará Gaza sì gbọ́ pé Samson wá sí ìhín.
1: Bọ̀ Gaza nu lẹ́ka sí lọ Samson ni wáyé gan.
0: Wọ́n sì yí ká.
1: Yè wá lẹ́dùn ẹ̀.
0: Wọ́n sì sá pamọ́ ní gbogbo òru náà.
1: Yémẹ̀ bí ká ṣe èdè òwúrọ̀ tó sá.
0: Ní ẹnu bodè ìlú náà.
1: Dò tó ọ́nu.
0: Wọ́n sì dákẹ́.
1: Bọ̀kà àbẹ́ jẹ́jẹ́.
0: Ní gbogbo òru náà wípé.
1: Dò sáwọn mẹ̀ bí
0: dọ̀. Ní òwúrọ̀.
1: Dò sánsan.
0: Nígbà tí ilẹ̀ bá mọ́.
1: Gwẹ̀ndí àyìnà.
0: Ni àwa ò pa.
1: Mì náà wùi.
0: Ṣó ti rí báyìí.
1: A ṣe à.
0: Ihò tó wà lábẹ́ obìnrin yẹn.
1: O tò rẹ̀ rò yánnu ẹni gbọ́.
0: Ona fẹ́ pa Samson lé lórí
1: o. Do ẹni ojí wẹ̀ jáwù yánnu fi Samson.
0: Wọ́n sá pamọ́ ni o.
1: Yẹ̀hán òwúrọ̀ wẹ̀.
0: Èèyàn sá pamọ́.
1: Bẹ́tọ̀ hàn
0: wọ́n. Ejò sá pamọ́.
1: Kò tàn wọ́n.
0: Oríṣiríṣi àkekè ló sá pamọ́.
1: Scorpion lọ̀pọ̀lọpọ̀ lẹ́wẹ̀ ṣe èdè wúlá.
0: Láti pa ọmọ ológun.
1: Bọ̀rọ̀ tẹ pọ́nà mọ̀ tẹ̀dọ̀ wò sùn gígùnà.
0: Wọ́n láwọn ó pa ni.
1: Yẹ́dọ̀ mi náà wù í.
0: Ìgbéyàwó nínú ìgbàgbọ́ lé
1: ní. A lọ wíwúlí dò yìí ṣe mẹ́gbẹ́.
0: Àwọn onígbàgbọ́ nílùú àdúrà o.
1: Mi ò yìí ṣẹnu lẹ́mí dòwú
0: tó dẹ̀ tán. Especially fún àwọn ọmọ wa.
1: Pàtàkì náà fi mi tán lẹ.
0: Tí ọmọ ológun bá fi lè kú.
1: Ẹyin dọ̀ gígùnà fi kú ọ.
0: Ó tó di ẹ̀yin ọgọ́rùn-ún ọdún kan tó ríru ẹ̀ o nínú ìdílé náà.
1: Ẹlẹ́ ìsántàn gúdo.
0: Bẹ́ẹ̀ni.
1: Wẹ̀ tó
0: bọ̀. Òmíràn mọ́
1: Enu isantan gudu enu lefo uga santan were lenu kwe tobe enu lefo mo viki gono mo kanto tite.
0: Mwa ite te ri omo logo bi.
1: Ye no ya umo viki gono mo kanto
0: lefi ya. Subo lano mo finu na se.
1: Ji ya mo kuro no sedo.
0: Yo fi okonri na se.
1: Ena ze sun sedo.
0: Yo fi obinri na se.
1: Ena ze yon sedo.
0: Omo logo ni wawo.
1: Gigono vi wen ye.
0: Ti wan ba fi le ku.
1: Endo e ku o.
0: Ti àwọn òbí wọn ò bá fi lè dá sí.
1: Bọ̀ méjì tó lè máa yá ọkẹ́ ń dẹ́mẹ̀
0: hàn. Nígbà tí wọ́n ń ṣe ẹsẹ̀ gbé lọ.
1: Wẹ̀ndí èrú afọ ti ìṣẹ́ sọ yẹn.
0: Tí wọn ò yarí mọ́ wọn lọ́wọ́.
1: Wọ̀ ẹ̀ má gbẹ́nu yé
0: ha. Wọ́n ò jẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run. Ká ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ti kó àdúrà ti Samson.
1: Ẹyin náà yẹ ogunran lẹ́kọ̀ọ́ bọ dẹ́rọ gọlọ́run Samson ẹ̀ o.
0: Nígbà tí ẹ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni bàbá ẹ̀ náà.
1: Mímọ̀ náà jẹ́ mẹ́rẹ́rẹ́ pé Samson sì tọ́ yẹ̀wé náà
0: yà. Ó bá ti sọ fáwọn ènìyàn Ọlọ́run.
1: Ẹyin rẹ̀ kó rán yẹ̀gùnà dépò lẹ̀.
0: Ẹ jọ̀wọ́ ọmọ yìí ti ń ṣìnà lọ.
1: Òfin ọlọ́dà ni ibùsọ ìwẹ̀ lọ.
0: Ẹ bá mi dáná àdúrà.
1: Mi gbọ́ mi ní bọ́ mi
0: ọdún
1: kan
0: ni.
1: Òhun ayẹyẹ kò wúlú takámẹ́ni sàmsàn.
0: Ó ti kó sínú kòtò tó wà lábẹ́.
1: Ẹ kò bí òtò dérò gúlọ́ ọmẹ.
0: Kò wá mọ bí ó ṣe jáde mọ́.
1: Ẹ wá tún lé náà tán à ń
0: gbọ́. O lè rí ọkùnrin kan tó súnmọ́ tó lọ bá obìnrin kan lò papọ̀. Ìgbà gbogbo ni ọkàn mọ̀ wà lọ́dọ̀ obìnrin náà.
1: Ẹyin ló mọ̀ súndébọ̀ yìí ṣẹ̀pọ̀ yòó ndébọ̀ tó kọ̀ ló pọ̀ pé pọ̀. Wẹ́lẹ́ bínú ayíkẹ́ tó na tètò yánnu ẹni gan.
0: Ẹ kà á síwájú sí.
1: Mí inú kan.
0: Samson sì dùbúlẹ̀ títí ó fi di àárín ọ̀gànjọ́.
1: Samson kaso dámúlọ káká jẹ sàn án ọmọ.
0: Ó sì dìde láàrin ọ̀gànjọ́.
1: Ẹ jí tèrò sàn án ọmọ.
0: Ẹ gbọ́ o. Ó sì gbé ilẹ̀kùn bodè ìlú náà. Àti òpó méjèèjì. Ó sì fà wọ́n tu pẹ̀lú ìdábù ilẹ̀kùn. Ó sì gbé wọn lé èjìká rẹ̀. Ó sì rù wọ́n lọ sí orí òkè kan tí ó wà níwájú Hebron. Yes.
1: Ẹ kà sọ dálọ̀. Odo tí àwọn èdè títò ò tó ọ sí àlìkẹ́nu. Mo kà sọ ọ̀hún ẹ̀. Mo kà dídẹ̀. Mo dídá kákásọ́ ì àlìnù. Òfìdè ìyọ́rọ̀ Hebron nù le o so de panukun e
0: obirin akoko to kori laarin awon alai gbagbo niyan
1: yonu titan de mo ro ko si lete ti yon eme
0: ki tun se delila la ni akoko
1: e teyin delila we me titan me
0: alagbere la koko
1: menu ko to agale to we yen
0: eyin obi eni lu adura
1: me titan le mi do gudo
0: igbe yawo
1: a lo wiwuli
0: laarin awon omo olorun atomo olorun
1: lo vi mautopo o vi mauto le tetin we
0: alaigbagbo atalaigbagbo ni lati fera won
1: bo ni eno ko si ni idako si
0: onigbagbo atonigbagbo lati fera won
1: iseno te pobo da iseno gbetun e
0: ogo ni fun baba lojo
1: hallelujah
0: ti won ba ti gbadura
1: eno ye ko de
0: ti won ba ti je ni to gba jesu
1: bo ye yi me yi jesu o
0: aha won fera won
1: ye ni da ede po hun
0: leyin igba yi o si se leyin eyi ni
1: eso avi biblo do ene godo
0: leyin akoko to se
1: ronu ko to de blogodo
0: to ko sinu ko to tan fe pa
1: bo e bi o to de jan women
0: tolorun o je ki won ri pa
1: bo ma o ma ran be ku
0: tori ori ofe wa lori e
1: do jo mi ro tani
0: nazaret lo je
1: nazaren we
0: on lo je
1: nazaren we me kan lo vo we
0: o si fe obirin kan ni afoni foji soreki
1: do ene godo we ka so ada meme yonu de do
0: vale soreketan de laila
1: bueno yiro meme yonu ene si koro de lila
0: awon filisi si to omo benrin iwa
1: bo ye o filisi nu le ka so wa yin
0: won si wi fun pe tan
1: bodo ni do bledu
0: ki a mo bi ti agbara nla re gbe wa
1: bo ni eno mi ni to fi re ku ron ton da hobi ode o
0: ati bi awa yo se le bori re
1: bo doro de mi tele na duro
0: ki awa ki o le de ka si fi ya je
1: bo ni eno mi tele ni blebo saya ni
0: ajeniya
1: mi ni saya ni
0: olukuluku wa yo si fun o ni edegbefa owo fadaka
1: bo dopodopo mi ton le kanana we kweso ale
0: a fun e lowo
1: mi nana we kwe
0: to fi pa lagbara
1: de anado wu ku runa
0: eyin okunrin
1: mi o sunu
0: te gbe ogo wa saye
1: de gen gigo wa gbe
0: ti ki se pe wa woran ninu aye
1: e ma yin lodo jemere mi te wa ponun do ayi gun e lo me
0: e wa lodo jesu
1: mo mi karo jesu gan
0: e ki esara o
1: mi cho mi de
0: o ni pe togo togo
1: ye na wo epo gigo po wa
0: awon eniyan kan bi o se ri e lojojumo inu won odun
1: medele tinde no mo we gbe so ko me ton
0: won kan rerin si eni
1: o yeronu ko do epo won
0: oto ni ti won so ninu le won
1: fodo we de ro ko e ton gbe
0: oto ni ti won so leyin e o
1: fodo we de ro ku to tu e
0: sugbon ologo
1: amo gigo na
0: leni to gbe eyin lowo
1: e wa i mede gen azin da lo me
0: o gbodo mo je ki eyin yen ko bo fo
1: bo ana gen azin ene dede mo mo na lo ba azin ene na ja ibo gba
0: agbara ti si fila ogo
1: kuro de na gan gba ku gigo ton se o
0: agbara to nsi adi oba ogo
1: kuro de na hun gba ku akosu gigo
0: e ti ade si olori lati orun
1: de yeze ti on do tanu e sin lo me o
0: agbara ye o ni nipa lori e loruko jesu
1: amen kuro de na do ran jitu e aro jesu yi come
0: mo ti tori wi pe o nife
1: mo ti tere mi do won yin
0: ki won pe bi o se pa Samson bo se waste aye o
1: bo ni enu eni wu e dide wu Samson ta e dide yeze gbe ton do wa wa guna gbon o
0: feyan ko bimo
1: ni won lagbe to bo jivi
0: iwo okunrin to ni ogo
1: opo esun de dogi
0: je ki won gbadura
1: ye ni o de
0: iwo obirin to ni ogo
1: wa yon de dogi
0: to man to wa se laye
1: bo tunu ya wa wa gbe to mi
0: feyan ko bimo
1: da me bo daji
0: sugba ki se ki won si ade ogo kuro
1: lo je amo yin dodo jemene ni ohan o je gba kun gigo to satanu e a
0: bi awon eyan se ngbe oro ife laarin okunrin atobirin o mu won kolu olorun nigba gbogbo ni
1: de melenu ze won yin si ko gbon ro pele binu enu gan ye sota okuru na pele binu
0: awon oni kolu oluwa
1: amen mi de na sota kulu na wa
0: e wa wo bi oro na se lo
1: mi pon ni ko igbon
0: na ba gba Samson mu
1: bo e da lo Samson u
0: e ja ka fa 17
1: le verset 17 on mi gbon na mi ni kiya
0: e wo bo ba dele ko ka gbogbo bo se ngbo wa ba dele ko gbo ni ohun si so gbogbo e to wa ni okan re
1: ewe
0: fa 17 niye
1: ewe e ye ka sodo nu e tite e ka e ton mi yan bi
0: o so fun o si wi fun pe
1: e ka sodo nu
0: abe ko gbodo kan ori mi abe o kan ori mi ri
1: e do je me dede o ki ma ro na je da te
0: ko nitori pe na siri olorun ni e mi se
1: nu kla do vo
0: lati nu ya mi wa
1: yin so no che si adogo me wa
0: na siri ni mo je
1: nu ka do vo we un yin
0: gbogbo omo to je na siri ta fi ranse sinu dile kokan
1: mi vi de inu kla do vo be se do ren do
0: kuro e ti okunrin fe ba yi eje to mi fe ba yi eje
1: o su ja gbe ton gbele abi yon jan e gbe ton
0: gbele. Koni se se fun wano ruko Jesu.
1: Ena vidi blonu ye gbe ri aro Jesu yi kome.
0: Onu wati to igbe yawo kale.
1: O kuno ko to alo wibli da yi.
0: Ki wani a won man se. Ti wani okonri ato konri lan fe jo fera.
1: Tewe kale a jo kwa vile kwa. Bo ye do sunu kwa edwe na dawe lo.
0: Kilo de ti omo sheshua wane nou jo.
1: E tewe zomba sunu kwa homosexualite. Ele wa bi a gume.
0: Kilo de ti obini ato obini na fe mo fera wane.
1: E tewe kawa di jo bo nyonu nyonu le do emina da emine.
0: Ogo mani fun Jesu.
1: Ki go na toche to di aga.
0: Ije wa yana koko le yu.
1: Meche le kwenye ma yi kani sin wa lo di
0: ya. Awa yana koko gan wane okonri ato konri wane fera wane.
1: Kani le de su sunu sunu no da ede ya.
0: Aje wikbe yi ti koja iwa yana koko.
1: E blodu e loko dasa wa lo kani ton.
0: Ara mi ninu oluwa.
1: Me chele do kulu no me.
0: Kilo de.
1: E tewe jok.
0: E ti baba mba ome e lo kwa kwa.
1: Bo baba no yi do vye ton.
0: Ti wan si wane no igbagbo.
1: Bo ye kado yi se me.
0: Iru agbara wo lo gba.
1: Uro de tewe a yi.
0: Kilo de ti mama. Ti oma. Omba mama lo kwa kwa.
1: E tewe do di jowe bo vi sunu vi. E no do no de ji yo.
0: Ti won si npera won lo ni gbagbo.
1: Bo ye no yu ede lero yi se na.
0: Se bi won se gbe kale ni.
1: Munde okuno zeda igbon di ya.
0: Se bi won se gbe ele wa lowo ni.
1: Munde zeda lo menu mi igbon di ya.
0: A o mani sise mo.
1: Mi na so ti wa de ya lo.
0: Loruko Jesu.
1: So Jesu yi kome.
0: Ki lo de to je wi pe nkan t'Olorun da fun wa.
1: E tewe zo mo munde okuno danu mi.
0: Erection wa lo wa n dari opolo wa
1: bayi. E wa ino je mede erection mi ton agbaza juro te titi ton. E wa ro takame wulu e.
0: A wa mo ntan se mo.
1: Wa mi su atun we wa mi de oluwa
0: ilo de ti ranse olorun fun gbogbo eni to pere ni ranse olorun to fun gbogbo awon akorin odo loyun to si nseyun fun won lori
1: ti tewe wa ro jijo we mo ino ro je mere ya gwenon de ya gwenon do pepe ji o eto konu kan ji gbe ro pepe o ji le bi se mo ka wa zun atogo ji mo de konu ye ro popo do pepe ma hun ton ji
0: kilo de ti eni to pere ni woli to ki ya atomo mole to si fun won lori to de nseyun fun
1: tewe ka ro jijo bo me yo re ro woli e wa izon meme yonu energy mo do oni ati eye ati fito le de bisinesu mo do bo to kona
0: Samson fun re lo bere iku
1: Samson de sunu e de gbo bi oku
0: tori won o kojo ti yo ku
1: do aze egbe na ku oye
0: won mo ka bibeli mo ka itan Samson.
1: Mo ka tan Samson.
0: Ko fun ni ojo to fe
1: ku. Ye ne azan ni na ku wa.
0: Ise tan ni ko lo se na ni ko se.
1: Azo de ro ni wa azo we ro ni wa.
0: Sugbon.
1: Amo.
0: Fun re lo bere o.
1: Ede suna ede bi o.
0: O lo fe ku pelu awon eyan
1: yi. Edu emi jan ku po me lo le po.
0: Ogo ni fun baba mi lo kan.
1: Hallelujah.
0: Ogo ni fun baba mi lo kan.
1: Ki gona toche ro di aga.
0: Bi aba ka fast number 28.
1: Endo mi ka verse 7 wita.
0: Ejo e share ka fun bibeli français.
1: Que clémique yana mi do français gbe me.
0: Yes.
2: Alors Samson invoqua l'Éternel et dit. Seigneur Éternel,
0: yes.
2: Souviens-toi de moi, je te prie.
0: Uh-huh.
2: Oh Dieu,
0: yes.
2: Donne-moi de la force.
0: Uh-huh.
2: Seulement cette fois.
0: Yes.
2: Et que d'un seul coup,
0: mm.
2: je tire vengeance des Philistins
0: uh-huh.
2: pour mes deux yeux.
0: Yes.
2: Et Samson embrassa les deux colonnes du milieu
0: uh-huh.
2: sur lesquelles reposait la maison.
0: Tiens, bon, ouais.
1: Ah, si, c'est vrai.
0: Uh-huh.
2: Il appuya contre elle.
0: Yes.
2: L'une était à sa droite et l'autre à sa gauche.
0: Yes.
2: Samson dit
0: uh-huh.
2: que je meurs avec les Philistins.
0: Samson si oui pe je ki ku pelu awon Philistins.
1: Samson ka sodo gbona ma ku po yo Philistins nu lepo.
0: Ojo iku e o si lodo eniyan kan.
1: O kuza eton ero mede si an lo me ya.
0: Eni ti won salada ti ko wole.
1: Mede eno zi a kyan pa bono jabo a kyan pa bono bi an la me ya.
0: Ti won gun ni obe ti are eda bi okuta.
1: Mede e ze jilibo su ebo e akbaze to ta e
0: ya wina. Samson o jagun kari ki o ne oti lara.
1: Samson ma ya wanebo fun a wanbo yi blessi bo yi akpado utu
0: kon. Ko si bian se fi yi da saton.
1: Ko si de ze o jivya bi a kyan pa bo jeso.
0: Ida na man kani.
1: Jivye no mwen na ede we.
0: Won a ri pe ko se pa.
1: Ye wa mo du e lo ma yon hu.
0: Won ni eja yo oju e.
1: Ye do mi na denu kun se ni.
0: Tori pe o sa pamo sinu yo to wa labe.
1: Do eyi ohun la do do. De tin to glo e ron bi eme.
0: Iho to wa labi obinrin lo pa.
1: O do de tin to yonu glo o do wa we.
0: Baba ati mama e pariwo.
1: Baba pe ye ton po ka da pa ton ni.
0: O sa ni bi to n fe gba kuri.
1: Ero fi re mi de dan gbon ku o ne.
0: Loruko Jesu.
1: Jesu yi ko me on.
0: Iku ye lori gbogbo
1: wa. Amen. O ku se so me po pataji.
0: To wa ninu ijo.
1: Me ro agumeru egbere bi.
0: E pariwo.
1: Mi da pa bo.
0: Ki won dagbere duro ninu.
1: Wo ni eni do. Galile teru agunme
0: eyan kan yi wonu iwo na
1: mere no bi odo eneme
0: bọlọrun o ba wa pelu e
1: eyan ma o ma ti po we ko
0: won jade mo
1: yes ona si tan
0: tori wipe
1: do
0: oju yato sin to wa labe o
1: nuku gbon volanu e tin to glo
0: awon kan wa ninu ijo
1: mere le tin agunme
0: won ran won wa ni
1: yes sir e do e
0: e lo
1: mi
0: eri pe baye won je
1: mi te pon mo de mi igbe ton gbele je
0: wa awon ti won ran ise olorun lowo nu
1: je o me de ran gwa lo na zo ma uton agume
0: lokunrin
1: do sunu me
0: e lo fi oju ara gbe won su
1: mi ze yanun pe mi ton bo ze ye ja yi
0: awon obirin ti won ran ise olorun
1: yorun de da lo gona zo we ole
0: e lo bri pe baye won je
1: mi ze nu bo do moro mi igbe ton gbele
0: gbogbo nkan de daru ni
1: won le bi kunun wu
0: tori eni ti won ba ti fi si iho to wa ni abo glo oni ton ko se ni ti o ba sise mo
1: do me de ino ro je merede ye ize do o to de ru abo glo nu o mere bu ma vore be na so wa so haba
0: oni ton ti ha niyan
1: mi o ko jan
0: e wo gbogbo awon omo olori rere ti won
1: ti haba mi po vitara gbenu olopara pade ko jan
0: e wo awon omo ologo ti won jiya lowo lowo
1: mi po ki go vire ro ya jiwe gbele
0: idi ni ibi to tin gbo mi
1: ni wa so fire bu di aro toro mi wede o
0: jagu bi agogo ti wa se npe
1: de gan mi de ton iho so
0: yo mo se gbagbe
1: ma won o me
0: wi pe
1: rojirede
0: ni asale yi
1: gbadanu ti yan
0: ani pade awon osise
1: mi du azo wa tole sinde
0: ola
1: so
0: oni adura
1: ewe yin o de
0: ibi to ha si
1: fidi ajan
0: ti won gbe gbogbo ori pe ti eyan kan ba ti bo sinu iho
1: amo re no gbe to jaje tore pepe me o
0: ori e o wa nbe
1: taito na no fini
0: oju e o wa nbe
1: nuku me to na
0: imu e o wa nbe
1: awon ti na
0: apa e o wa nbe
1: awara
0: ese re o wa nbe
1: afole binu de me
0: be ni o
1: mo we
0: ko wa ni le se nkan kan mo
1: bo me mo kan ton e so si no wa
0: ni yo wa ha si be
1: e na jan ti e
0: be lopolopo awon ologo
1: when gigo vi
0: won ti ha si be
1: ye ja ti fine
0: ogo ni fun baba mi
1: loke orun hallelujah
0: iwo na
1: odo
0: o de le gba eyan merin marun
1: odo re na igbe to ene aton
0: o lo fi je wi pe
1: e we zombo
0: bi won ba gbe ti obirin ba fe bi ari obirin tan lo bi omo meje
1: mi mo yanun de ji fi tewe tantan
0: o tumo si pe o didi eniyan bi meje mejo le ha sibe
1: e ti mero gbe to bute bute we kaka itantan e re na jan ti fine
0: ti mo si ni roju tu aye won
1: mo me mo kan ton re so na mo nuku menu gbe ton gbede ya
0: mo gbadura fun gbogbo eti ton gbo
1: mu ko re na to re do mi le bi
0: ninu ijo to wa
1: agun mi ade yo
0: gbogbo eni to fe ko ha sinu iwo
1: me baru ani jati do me
0: o ririn ajo ko mo pada de
1: mo si gbe ji zon ibo ma so leko bablo
0: o ni lagbara lori aye
1: ye na do roro gbe san to eji gbede ya
0: o ni lagbara lori awon mo wa
1: ye na do roro fi mi to le ji ya
0: o jesu
1: ro jesu si ko me
0: be ni yo si ri
1: mo we kan yin do ne
0: mo ki gbe le ni
1: da paru egbe
0: meta lokan egbon mi
1: atoro po mi se gbeje
0: gbogbo ijo
1: agunle bi
0: ti e ti ra pada
1: demi ko fligo
0: e ti won fe fi o
1: de janze
0: o ara to fe fi baje
1: o do yanu pele to mo do egble
0: e ti won ti ran won lati sale omi wa
1: de ye ko se e jo si to glo wa
0: lati nu egbe ogede
1: so ati si pele
0: pele meta mi.
1: So kwekwe ti mi ale kirete ato.
0: E lo fi oju ara da ijo
1: yen. Mi ze yanun pe bojo wulu akun na.
0: E ma se gbe yawo ke ma te ara le fawon
1: okun. Mi ma wuli alo mi amo mi no te yanun pe mi to
0: le. E lo ma se ni koro.
1: Mi no ibloro nu gba.
0: Ke ma paye awon omokunrin
1: yen je. Mi re sun vile
0: si. Ijo na ma ba ni ojo waju to da.
1: Agun oni ma mo te doro so zagbede yan.
0: Jesu Kristi ti Nazareti.
1: Jesu Kristi Nazareti to.
0: Ise yen baje lori awon
1: eyan. Aso gbule nu agun Kristi ton ji.
0: Abo Olorun ko wa lori.
1: Gbo kuluna ton ni tita gun e ton ji.
0: Ibi Oluwa ran mi lowo.
1: Sibe kuna gwa ran mi je egbe.
0: Mo se gbagbe.
1: Ma won o me.
0: Wi pe.
1: Drajirede.
0: He, ojo se ti se ojo Sunday.
1: Dey dimansa.
0: Agogo mejo lo ti gbodo wa ni church.
1: Gatato mi akoru na ra misa mi.
0: Ago mejo abo ni isin o bere.
1: Gatato an dare sisin ko be.
0: Sugbon a idupe odun meji le ni ogbon.
1: Pe dijo. O pe pe penu pe gbanu kun awo eton deyan gun e lotan
0: ni orilede Benin
1: do Benin yi gbaji
0: eyi ti a fe se ni gbo a fe se dupe na o
1: mi jablo pe jido o
0: ìdúpẹ́ yẹn yóò ní agbára.
1: Pẹ̀ di dọ́nà iná lóhun lọ́ta.
0: Ọgbọ̀n ọdún àtọdún méjì.
1: Wè gbanukun wè.
0: Tí ìjọ yìí ti wà lórílẹ̀-èdè yìí.
1: Dé àgún ẹ lọ.
0: Gbè kalẹ̀.
1: Òkúná kò zẹ́rẹ̀ àìrò tó ẹ lọ́mẹ̀.
0: Gẹ́gẹ́ bí àṣejẹ ara olúwa lọ́jọ́ náà.
1: Dìde mi lu àgbàza náà kúrú náà tó lu àzàn gbé ọ.
0: Tí gbogbo wa kóra jọ sórí ẹ̀ka ìjọ kọ̀ọ̀kan ẹ̀ka ìjọ kọ̀ọ̀kan.
1: Bọ̀rọ̀ rọpúlọpọ̀ mi tọ́lẹ̀ mi pílẹ̀ ró àgún náà mi tọ́lẹ̀ jí ọ.
0: Bẹ́ẹ̀ la ṣe fẹ́ ṣe yóò wáyé.
1: Mọ́wé mi jà ń búlọ̀gbẹ́ náà bí ba sí.
0: Ní on the 31st.
1: Ro 31.
0: Tí ṣe ọjọ́ ọ̀sẹ̀.
1: Dẹ́yìn sẹ̀gbẹ̀.
0: Sunday 31st ló
1: fẹ́ wáyé. Ẹ bí o di máṣú 31.
0: Ni yóò wáyé.
1: Ewé ẹ̀ náà yín bí ba
0: sí. A bẹ̀rẹ̀ ìsìn papọ̀.
1: Mìnà bẹ́ sísẹ́ ló pọ̀ wẹ̀.
0: A ó sì parí ìsìn papọ̀.
1: Wọ̀ mìnà fọ́ sísẹ́ mi tọ́lẹ̀ bì tó pọ̀.
0: Yóò wáyé ní àpápá ní CS wa.
1: Ẹ náà yín bí blọ́ọ̀rù àpápá rò CS mi tàn.
0: Àti ní gbogbo àwọn district headquarters.
1: Gbogbo àgúnnà mi tọ́lẹ̀ dé yọ̀dọ̀ lẹ̀. Paroisse district.
0: Hallelujah.
1: Amen.
0: Or departmental.
1: Ou bien le paroisse départemental.
0: Hallelujah.
1: Amen.
0: Yo waye ni Porto Novo.
1: E na in Biblo do. Ogbonu.
0: Gbogbo àwọn tó wà ní Miserete.
1: Meiro Miserete.
0: Afranku.
1: Afranku.
0: Igolo.
1: Igolo.
0: Lagbe.
1: Lagbe.
0: Sada.
1: Sada.
0: Gbogbo wọn kóra jọ sí Porto Novo. Kí a tó dé ẹmọ bíi tí Chandamiri wà tẹ́lẹ̀ tó ti di Police Republican báyìí.
1: Mi tún fi Chandamiri àjàrá tó ń de dá yìí bọ́ ẹ kó lẹ́sùn.
0: Ìjọ wa ló wà ní orí òkè yẹn mountain náà.
1: Bọ́ yín ẹlẹ́sùn Police Republican gbè dín ọ. Agunmi tó wẹ̀ panukú ẹ gbọ́dọ̀ àga rófinẹ̀ àgùnsájẹ́ sọ̀rọ̀ rófinẹ̀.
0: Gbogbo àwọn yóò wà níbẹ̀.
1: Mẹ́lẹ́ bìnà wá pẹ́lẹ́
0: rófinẹ̀. Lọ́ndì 31st.
1: Ro 31.
0: Wọ́n wà ní àpápá àwọn tí ó wà lápapá.
1: Mẹ́ àpápá tán lẹ́ ọ.
0: Sẹ̀mẹ̀ adúgbẹ́.
1: Sẹ̀mẹ̀ adúgbẹ́.
0: Sẹ́ǹsẹ̀síl. Àpápá la ti fẹ́ ṣe.
1: Àpápá wẹ̀ mí ni lẹ́ẹ̀
0: sí ìjà. Ìsìn abẹ́rẹ́ sí náà látàárọ̀
1: ni. Mìnà bẹ́ sísìn zanzan.
0: A dẹ̀ parí.
1: Mo kàn fo.
0: À ń parí.
1: Mi fo.
0: Ìsìn náà à ń wọnú ìdúpẹ́ yẹn lọ.
1: Mi fo sísìn lẹ́yìn mìnà bí ọpẹ́ dídùn.
0: Bóòbá tí rí envelope invitation ẹgbẹ́.
1: Inú ọmọ ọmọ invitation sí envelope tó yà. Yàwó
0: tètè béèrè
1: ena ibi ba si ru agla.
0: Àwọn kan tó kóra jọ sí àgla.
1: Mẹ́nilẹ́ náà lọ pẹ́lẹ́ ru àgla.
0: Torí a fẹ́ yọ ẹnikẹ́ni lẹ́nu.
1: Dómi jà dó tó kla mẹ́lẹ́
0: yà. Àbẹ̀kárí owó yọ̀yàn lẹ́nu.
1: Ìbádọ́ àwa ni dó tó kla mẹ́lẹ́ yà.
0: Àwọn tí ó wà ní àgla.
1: Yé wà àgla kàndán lẹ̀ kàlàvi mẹ́lẹ́.
0: Tọkàn.
1: Tọkàn mẹ́lẹ́.
0: Wẹ̀dò.
1: Wẹ̀dò mẹ́lẹ́.
0: Ẹ̀fìẹ̀.
1: Ẹ̀fìẹ̀.
0: Tọrìbósító. Gbogbo àwọn tó wà ní àjàgbó.
1: Mẹ́tọ̀ àjàgbó.
0: Àti àwọn tó wà ní Páwú.
1: Yéwu mẹ́rọ Páwú.
0: Básùpá.
1: Bázùpá.
0: Àti ogbon tó ń kúrò láti Mono. Mẹ́nogo
1: sí Mono. Kote dole.
0: Mo gbàgbé orúkọ àdúgbò yìí. Ogo ni fún Jésù.
1: Ìgò ná Jésù tó di àga.
0: Àwọn tí ó kúrò ní Wida.
1: Mìnà gọ́sì gílé pé dánlẹ̀.
0: Àgla lè fẹ́ ti ṣe
1: ìsìn lọ́jọ́ náà. Àgla dán èmi dẹ́ ní Yíblo sísìn ni.
0: Torí gbogbo àwọn ẹ̀ka ìjọ wa tó kù wọn ó ti àwọn ilẹ̀.
1: Ro àgùn mi tàn dé polẹ́ bí ẹ̀nà sùn bí tàn ẹ̀.
0: Yóò ṣẹlẹ̀ ní Pòbẹ́.
1: Ìnàlẹ́ fọ́bùrọ̀ pẹ́ dídú ọrùn àgùn tà mí tàn Pòbẹ́ tán jí.
0: Yóò ṣẹlẹ̀ ní Pòbẹ́.
1: Ẹná ìbí bíblórò Pòbẹ́.
0: Yóò ṣẹlẹ̀ ní Àsọ̀vẹ́.
1: Ẹná ìbí bíblórò Àsọ̀vẹ́.
0: Yóò ṣẹlẹ̀ ní Paraku.
1: Ẹná ìbí bíblórò Paraku.
0: Yóò ṣẹlẹ̀ ní Bọ̀ikàn.
1: Rò Bọ̀ikàn.
0: Àti àwọn ìjọ wa tí ó jẹ́ wípé wọ́n jìnà.
1: Pọ́dú àgùn mi tàn dé nílẹ̀ pọ́.
0: Bí Sàvẹ́.
1: Bí Sàvẹ́.
0: Àwọn náà ṣe tiwọn
1: bẹ́ẹ̀. Yé jẹ́rẹ́ súná bló yé tán.
0: Àwọn yẹn tó wà ní gbogbo àwọn ẹ̀ka ìjọ wa yẹn.
1: Àgùntà mi tó ẹni lẹ bí.
0: Yóò sì dára fún
1: mi. Ẹnà fọyín ọ̀nà
0: mi. Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Mi gbọ́ mi ní òde.
0: Agogo wa ti pé.
1: Ọ̀gá mi tó
0: kò. Orúkọ Jésù.
1: Yí Jésù tán mẹ́.
0: Àwọn ọmọ ẹ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lé.
1: Òfin mi tàn dé sí Èkó mi tàn égbé lẹ́ ọ.
0: Ìjọ Ọlọ́run tẹ̀ ń lọ.
1: Àgùn máa tàn dé mẹ́mi náà.
0: Tó jẹ́ ti Kristi.
1: Bóyá àgùn Kristi tàn.
0: Kò ní túká.
1: Ẹ mọ̀ náà gbàdógbèdè ìmẹ̀.
0: Èyí tí ò jẹ́ ti Kristi.
1: Dèmọ̀ ní Kristi tàn á.
0: Jésù.
1: Jésù.
0: Ìdájọ́ náà ò sí lọ́wọ́ ènìyàn.
1: Wẹ́n dídá mọ̀ rògbẹ́ tán lọ́mẹ àmọ́.
0: Ẹ tú àwọn èèyàn yín sílẹ̀.
1: Mi tún mẹ́mi tán lẹ́dà yìí.
0: Ẹ fi wọ́n sí ibi tí ìmọ́lẹ̀ wà.
1: Mi wá ṣe èrò fídíò kì í hàn dé ọ.
0: Ẹ gba ìṣàkóso.
1: Mo du àhọ́sùn.
0: Mo wá gbà á ládùúrà.
1: Mo wá òde.
0: Gbogbo àwọn tí wọ́n ti torí ìfẹ́.
1: Yémi torí wàá yín wùtù.
0: Tí wọ́n kẹ́yìn sí ìwọ Ọlọ́run.
1: Mo dògòdò mi lẹ́ Kristi.
0: Èyí tó jẹ́ pé èṣù sì fẹ́ fìyà jẹ wọ́n.
1: Mo yín lọ́lẹ̀ pé ó jóná sáyanú yé.
0: Olúwa bá mi tú wọn sílẹ̀.
1: Ọ̀tọ́ mi kẹ́kẹ́ mi dùn yé dà yìí.
0: Lórúkọ Jésù.
1: Jésù sì ń kọ́ mẹ́hàn.
0: Má jẹ́ kẹ́nikẹ́ni ó kẹ́yìn sí ẹ.
1: Mi máa ń lọ bó ni mèrè ní sọ dògòdò mi
0: dẹ́rù.
1: Má jẹ́ ni koko ajiji o.
0: Samson ku ni kekere.
1: Samson ku ro pevi.
0: Tori ife.
1: Lo won ayinyin o tun.
0: E o ni ku ni kekere.
1: Mi na ku ro pevi a.
0: Mo gba ladura.
1: Mo wa ko de.
0: Awa iranse Olorun.
1: Mi uye gwenu le.
0: Oluwa gbe dide.
1: Mi o ku ran zechite.
0: A o ni subu.
1: Mi na jaiya.
0: Nipase obirin.
1: Dogbon yonu dali.
0: Nipase okunrin.
1: Dogbon sunu dali.
0: A o ni subu.
1: Mi na jaiya.
0: A o sere ni.
1: Mi na wa dagbero gbe.
0: Awon omo wa yo wuro.
1: Vi mi ton le na izi.
0: Jesu Kristi.
1: Jesu Kristi.
0: Oluwa wa.
1: Akuru na mi ton.
0: O dabo.
1: E dabo.

0: ine toroto akwagbelo ine vateromene akwagbelo ine jateromene 0121 31 45 32 toroto chiva kame
1: Rachel
0: Megan
1: akura akwe
0: yo
1: dopo nema ga dai
0: e akwagbelo me
1: mo no che no Lẹ́yìn ọmọ ìjà jẹ́ kí èmi lè jọ́gbọ̀. Ẹgbà pàgbé ṣe ìbàyẹ̀ ìlú orí. Lẹ́yìn mọ́ ìyẹn ṣe ara fi hàn sọ òṣìṣẹ́ olùkọ́ ìtàtọ́kẹ̀rẹ́ òṣùnú ìjọ jẹ́ máa ṣe wà. Lẹ́yìn mọ́ ìyẹn ṣe àìchọ́ọ̀chì. Aṣọ jẹnu àbí ò kéke.
0: Alo, ẹ kàn gbẹ́kẹ́. Ẹ kàn gbẹ́kẹ́. Ìkáwà dàǹdò Megan gbẹ́kẹ́.
2: A ò ṣègùn èdèdè ò tàǹtì ẹ̀ náà yẹn dẹ́dìde fòfòrè rígbà.
0: Tòró tàchí lè kàmẹ̀.
1: Aló.
0: Megan mi ò kúrì sọ.
1: Megan gbẹ́kẹ́ lọ.
0: Megan gbẹ́kẹ́ mi tọ́gbọ̀.
1: Ẹ tàlẹ́ wa.
0: Ẹyàn.
1: Ẹ pọ̀ dẹ́yìn mọ́ ní orí chọ́ọ̀chì rẹ̀. A tàṣìlè kí bẹ́ẹ̀ bá ìṣòro àpọ̀ yàgò jù àpọ̀ lẹ́yìn ọ̀run. Ọtí ìṣẹ̀lẹ̀ lọ́rùn le. Aṣọ ọ̀nà agbára sọ̀rọ̀ ní kí sọ́dọ̀ gbàǹjo mẹ́à.
0: Ẹ anọ ni ọ̀nà kékeré ń bá ìṣòro àná máa ń yọ̀ọ́ta máa ń yọ̀ọ́ta tọ̀ tó sì bú ni.
1: O kọ́rí yòó. Ọ̀nà ìkọ́ dúdú rẹ̀. Ọtí ẹyin ìbòdú náà yí ògùbìtọ́ bá ó gbọ́dé. Wọ́n náà wọ́n yún ikọ̀ òjùnà gbọ́dọ̀ ìdàdé pankolí àdó àtàdó ìdí àtàdó àmẹ́fẹ̀ẹ́bà.
0: Ẹ lẹ́yìn ọba jọdọ yìí àsókò jù rẹ ìdọ́rẹ́gẹ́ àdó ń lọ oyún rẹ.
1: Ọ̀bọ̀n náà wà á dé. Ẹ kù ọ̀jì òjùnà rẹ̀ gbé kù ọ̀jì lékí. Ẹ bí kù ọ̀jì òjùnà lọ yóò fòjú ẹni ló tàn sọ́ọ̀tì ní mọ́ ẹ̀ sọ́kùnrin nílò. Gan ìpẹ́ ẹ̀ bọ̀ ní bó ti ìbàṣẹ́ yín bá bá lọ́dẹ. Ní bó lọ kò yí ẹ kò yí kò dùnú lọ. Òwe tí ìyẹ̀ wa ń lọ ìpọ̀ lẹ́ẹ̀sán ọ̀nà èdè mẹ́ta ìṣọ̀gbẹ̀ kò ló tẹ̀ lọ́dẹ. Ṣèbà ẹyin bá ìṣọ̀gbẹ̀ ẹja bá ìṣàní wọ̀ ẹlẹ́gbẹ̀tọ́ àbẹ̀dọ̀ àìdọ̀lẹ̀ inú ọ̀gbẹ̀ àtọ́gbọ̀.
0: O ẹnu ìtàrọ̀ sí iná ń nẹ̀ yín sọ bá bọ̀kànná pé kó ju ìjù nẹ̀ yára ọ̀nà tọ́kọ́ wà sàn rere ẹ́ bọ́lá àwẹ̀.
1: Sọ̀fì dáadé ndí àwọn àṣìyẹ náà gò sọ yá ìlọ nínú àgbọ̀.
0: Èèyàn.
1: Owó òwe wà nù án. Bẹ́ẹ̀ ni mo èyí tí bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ bá nu aṣọ gbọ́dẹ. Dé yìí mìjì ká pọ̀ bá. Yàn lọ yìí mìjì ká pọ̀.
0: Àmọ́ o.
1: Ẹyin yàn lọ yìí ká wà nígbà ẹsẹ̀ yìí èzìlá gan àbí òtí ìbòtú náà lọ yà wà ní ìzìlá gan nígbà.
0: Agbègbè.
1: Halo.
0: Wọ́n ti mi mọ gbẹ́lẹ́. O ti wo iná màmá ó yọrun sí yọrun làṣọ pé sí túgbẹ́jẹ sí síre ló àdó ọmọ lọ́dọ́lọ́ òbá náà kàn dò gbẹ́rẹ́.
1: O la ń mọ oúnjẹ yẹn tí mi yé inú gbọ̀pẹ́ à ẹ pa ẹyin ọlọ́wọ́ gbọ̀ngàn ní akéwọ̀n inú orí tuntun ọ̀nà ní à.
0: Ẹ̀yàn mẹ́ta ẹ̀yàn sì.
1: Ẹ ní wọ́n ké mọ̀ mẹ́ta pọ̀ gbẹ́ tí mi lè gbẹ́rẹ́ ò lè tó nu kéde nínú àìké mi náà. Ẹ̀yàn mẹ́ta ìtọ́jú kọ́ mẹ́ta àdùnnú ẹnu àìkè mẹ́ta àdó ṣìṣì rẹ̀ lékí. Ngbèwé tàṣì lékí ló àmàmá náà mẹ́ta pẹ̀pẹ́ àpọ̀ jẹ̀nu òní àpọ̀ gòdìfìtì ètò àbí òṣìpù èdèká òtò bá tuntun lọ́wọ́ ẹ̀ àbáraka ò lé mìíràn hàn wá.
0: Ẹyán ẹ̀ka gbẹ̀gẹ́.
1: Alo.
0: N tẹ gbẹ̀nà ní ọmọ ìfìdí o tòró tọ́sù gbọ̀rẹ́ ká mẹ́
1: ìdúró èdè ti kúrò ní ọlọ́màá orí.
0: Èèyàn.
1: Ẹ̀yà sì ti tọ́gbẹ́ lè fìdí ọ. Ndògbè àdẹ.
0: Èèyàn.
1: Ndògbè àdá kò ní pọ̀ bí ìdá ohun ndògbè àdá da ohun èlò.
0: Èsì.
1: Ndògbè náà mẹtọ yín ìsì ìgbèké kò mu ìṣẹ̀ṣẹ̀ ìgbèké gbẹlẹ̀ fami dàtì o ndògbè àdá o pín. Mọ ẹgbẹ́ ìpò
0: ìsàlẹ̀ ní. Ìzòzàn gbèrè àlọ́ omi gan gbèké.
2: Mendele nde wa kodi fede bondo meni.
0: Toro tachi le kame. 0121 31 45 32 0121 141 22 104.3 Radio Tokpa Ajao Lele o. Tolo ta shiro kame.
3: Oui, oui, bonsoir.
0: Megan, call me.
3: Call me, Susu.
0: Call me, Alessa.
3: Très bien.
0: Et nyakwa kwa to.
3: Mi, bon, les mille.
0: Mi, c'est si, anyan, mi, c'est akwa gbele, hein.
3: Akwa gbele, hein, pour moutou, ama, jeje,
0: Bon, si vous
3: pouvez traduire expression
0: du corps humain. Iné, allez maman. Voilà, à travers les tenues sexy. René, quoi, go to tatouage.
3: Très bien. Donc, bon. Et si je n'en suis pas, comment, bon, même pour les commerciaux.
0: Mama,
3: donc, comme il y a l'aise. Oui, présent madame.
0: Et nous, mieux que l'autre, avec qui cam.
3: Ok, à tout.
0: Mais en deux, vous n'avez même fait le wing.
3: Mais, les gars, d'ailleurs, nous allons aller sur le top. Parce que pour ça, les gars, il est pas, mais pas fait. C'est comme il est ça.
0: Et nous.
3: Et donc, on se verra, et Daniel, tout ce que vous avez.
0: Et si.
3: À ce que vous avez, comme il est à la fois.
0: Et si.
3: Et donc, vous avez un peu de temps, mais d'ailleurs,
0: il est allé. Et nous, et ça va. Et de l'autre, tu le
3: calmes?
0: Mais gamme, Chris,
3: Je veux dire,
0: Je suis un peu plus de temps.
3: Je suis un peu plus de temps.
0: 0121 31 41 32 0121 41 32 e kala oje nu vo nomi toro to akwa gbe eyi wenu i mile e che o mi ayi dawa e poto yin ave